0: Аз тумк вави!
1: Не вълън ти надия. Тега не е нафен цел нулно. А тум фарти шуфя. Ке видим кър бра накър. Видим пьенинга фък преск накър. Абнен пепен на ни. Раджа билинген да вънандро. Тега мангат към в тъдия на рефтун да фанжа кангамбуни. Бай тай и чинжен мадин ке те ям тана ням фарча ман вурт. Не, тенга тек тудян мафжан. Нем ни фатан ран ни кангам тана за марн че наса. Жан ли тенга и.
2: Я не завърча на ням маркро за не тем ни фтурангат за не миси каразен ру за не. Ni avetia amin'ny fitondrana sy avetia amin'ny vahoaka. Ny hitako avetia amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa. Igny zany mo manerana ny nosy zany mo tsy hitanisa. Ia, ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita. De aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany ny enti manana zany amin'ny vahoaka zany afa tsy mifandanja amin'ny vidim-piainana zany ny enti manana hoe mifehiny zany mitotongana ny vidim-piainana malagasy.
3: Ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsy antsika hoe nazovy nazovy tondra amin'ny tano toy efatra amby roapolo sy roa arivo, ino andrasana manokana amin'ny mpitondra magnaraky?
2: Ya, anaty moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimy tano fa ny fantanegna anazy any ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera nkoraniky teo. Ny zavatra andrasako mpitondra magnaraka zany na zovy hitondra ao na mbola le mpitondra mpiarinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io, fa ny zavatra andrasako dia ny le olo hitondra io zany ampagnaradalàgna ny ampiatra ny lalàgna, satria zany tegna olagna antsika amin'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsatro mampandrosony gasy. Io zany bazin-draha jiaby zany fagnarahan-dalàgna.
0: Sotra tomboko lahy, sotra tomboko vavy.